0: ògo ni fún bàbá wa lókè ọrùn.
1: Jígo onú tán mi tán ló jí àga.
0: A kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní ìrọ̀lẹ́ òní.
1: Mi dọ́gbẹ́ inú tọ́rọ mi tọ́lẹ̀ bí rògbà dánú lọ.
0: Pẹ̀lú orúkọ ńlá ti Jésù Kristi ti Nazareti.
1: Odò yín kọ́dà ó Jésù Kristi Nazareti.
0: Orúkọ tó borí gbogbo orúkọ.
1: Yín kọ̀dé dúró yín kọ̀dẹ̀ bíjí.
0: Orúkọ ta fi ṣe ìpèlè ayé àti ọ̀run.
1: Yín kọ̀dé èdò bá sì dòun dónú òlọ́pọ̀dọ̀ ẹ̀kún máa pọ̀ tán.
0: Nínú orúkọ yìí láti dáhùn gbogbo.
1: Lòyìn kọ́ ẹ lọ́mọ ẹ̀ dáhùn lẹ́bi
0: dè. Lẹ́yìn rẹ̀ kò sun ta dá.
1: Lo eyẹ godo ndebo máa fọ́ de
0: bẹ̀rẹ̀. Nínú rẹ̀ ni iye wà.
1: Eyẹ ọmọ ẹ̀ gbẹ̀dẹ̀.
0: Iye náà ni ìmọ̀lẹ̀ aráyé.
1: Ògbẹ́ wa ń híhun àìhàn
0: tán. Ìmọ̀lẹ̀ mọ́lẹ̀ nínú òkùnkùn.
1: Ìhàn hàn rò sí flu tẹ́tẹ̀.
0: Òkùnkùn kan kò sì lè
1: borí. Bọ̀ sí flu débò kásì kú dúdú
0: ìdí nìyí.
1: Iná ètò wọ̀.
0: Gbogbo ẹnikẹ́ni.
1: Mẹ́dẹ̀ bú.
0: Èyí tó wà nínú òkùnkùn tó ń jìyà lọ́wọ́ òkùnkùn lọ́wọ́lọ́wọ́.
1: Ẹ̀dọ̀ sí flu mẹ́ bọ́dọ̀ ya jí wẹ́rọ̀ sí flu mẹ́ alọ́nu alọ́nu.
0: Bí o bá lè tẹ̀lé orúkọ yìí.
1: Ẹ̀dọ̀ àsìkò pé dòyìn kọ́ ẹ lọ.
0: Bí o bá lè gba orúkọ Jésù gbọ́.
1: Ẹ̀dọ̀ àsì yìí yìí kọ́ Jésù tán
0: sí o. Ó ní ìmọ̀lẹ̀ ayérayé.
1: Ànádọ̀ híhán máa ló pò
0: tó. Òkùnkùn kan ò ní lè borí ẹ mọ́.
1: Bọ̀ sí flu débò kásọ̀ sí dúró
0: ti gbogbo bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́
1: báyìí. Ìdéǹdò kódú alọ́nu alọ́nu ló ọ́.
0: O ní ogun ayé wa ń ṣẹ́.
1: Ewé àgbẹ̀sàmì tó
0: tó bí báwẹ̀. Torí orúkọ tí mo fi ń sọ̀rọ̀.
1: Lóyìn ikọ̀ dé ń dòrò kódú ọ̀nà
0: wẹ̀. Orúkọ náà àti ọ̀run ni wọ́n ti fi ránṣẹ́.
1: Yìí kọ́ sí lọ́mọ ìdánwò ìṣẹ́ tó dé.
0: Inú ayé níbi ìkọ́ ni wọ́n ti sọ orúkọ
1: náà. Vinyon de
0: la mo bi omokunrin kan
1: Bena Jivi sunu vive
0: A o si mo pe oruko re
1: Enano yiro yin ko e ton do
0: Ni Jesu
1: Jesu
0: Hallelujah
2: Amen
0: Christi na
1: Christi yo
0: Hallelujah
2: Amen
0: Nibe ni gbogbo agbara
1: Finewa ku run le bi
0: Lorun ati laye
1: Do lopo e ku ma po
0: Oun lo wa
1: Finewa e de
0: Kò sí agbára mìíràn.
1: Òun ló ń débò ká sọ́dọ̀
0: yẹn. Lẹ́yìn orúkọ Jésù.
1: Lóyìn kọ Jésù tán
0: gbogbo àwọn olórí ẹ̀sìn tó kù.
1: O sì ṣe gáde epo lẹ́bi ọ́.
0: Orúkọ wọn ò kúrò láti ọ̀run.
1: Yín kọ ètò ìdébò tán sí lọ́mọ ẹ̀yà.
0: Ẹlòmíràn ń jẹ́ orúkọ bàbá bàbẹ́.
1: Mèdé lẹ́nu yín kọ grandpa ètò tán.
0: Orúkọ ẹlòmíràn ń jẹ́ orúkọ èyí tí wọ́n fún láti ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe olóríṣà.
1: Mèdélẹ̀ tí ń boyin yìí kọ̀ dé èyí náà sí ìyémẹ̀yìn òvòdúnà lẹ́gàn.
0: Ẹlòmíì gba orúkọ láti inú ìdílé ẹ.
1: Mèdélẹ̀ yìí yìí kọ́ tán sàn wẹ́ntu
0: ẹ̀tọ́. Ṣùgbọ́n orúkọ Jésù.
1: Àmọ́ yìí kọ̀ Jésù tán mẹ́rin.
0: Láti inú ìdílé láti ọ̀run ló ti wá.
1: Sí ò wẹ́ntu ọ̀nà tán mẹ́rin dánwò ẹ̀ tán sí
0: wa. Bàbá ló fi orúkọ ọmọ ẹ̀ ránṣẹ́.
1: Bàbá Adéṣọ́ Ezefie tán sì ń
0: kọ́ sí ẹ̀dọ́. Báwo ló ṣe wá sọ wípé Jésù ìṣe ọmọ Ọlọ́run.
1: Nẹ́wọ̀ ìkànnà wa dọ́dọ̀ Jémedé Jésù kún ìmá òfin ó gbọ̀n.
0: Ẹ jẹ́ ká sáré kàná ká tó gbàdúrà.
1: Mi bọ́ gbọ́n mi ní wọn zúmbọ́ ká àpẹ tó bẹ́ẹ̀ náà mi dánwò dẹ o.
0: Matthew chapter 1:21.
1: Ẹ lọ ń fa tẹ́ra ẹ fi sàn.
0: Yes.
1: Ètí rí dọ́nẹ́rà lè náà de Jésù.
0: Ṣé o ti gbọ́ báyìí?
1: Celui qui sauvera son peuple de ses péchés.
0: Hallelujah.
1: Amen.
0: Kò tó sí orúkọ mìíràn.
1: Yín kọ̀ dé vosọ́dìyà.
0: Tó lè gbà wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa.
1: Jésì kúkúrẹ́ mi sọ yìnyín àdó mi tọ́ mẹ́rin.
0: Èyí tó lè tú wa sílẹ̀ lọ́wọ́ agbára òkùnkùn.
1: Jésì kúkúrẹ́ mi sọ wúlò sí flu tán sí
0: yà. Bí kò ṣe orúkọ Jésù.
1: Àdàvọ̀ yín kọ̀ Jésù tán.
0: Orúkọ yìí ní agbára.
1: Yín kọ́ ẹlọ́dọ̀ kúrán.
0: Orúkọ yìí ó ń wòsàn.
1: Yín kọ́ ẹlọ́nà gbàsàn.
0: Orúkọ yìí ó ń gbàlà.
1: Yín kọ́ ẹlọ́nà gúnlẹ́gá.
0: Orúkọ yìí ó ń tún ayé ẹni
1: ṣe.
0: Yín Ó sọ èmi dolóríire.
1: Yín kọ́ ẹ lọ zéyìn ẹ̀sùn tára gbẹ náà.
0: Orúkọ yìí.
1: Yín kọ́ ẹ lọ.
0: Yóò sọ ìwọ náà dolóríire.
1: Ẹ lọ sí òkú ẹ̀sùn tára gbẹ náà.
0: Orúkọ yìí.
1: Yín kọ́ ẹ lọ.
0: Yóò tún ayé wa ṣe.
1: Ẹ náà fọ bẹ́sàmì tán bolo.
0: Orúkọ yìí.
1: Yín kọ́ ẹ lọ.
0: Yóò ṣe ọwọ́ òkùnkùn.
1: Ẹ náà fọ àlọ́sìn flu tán sẹ̀.
0: Kúrò lórí iṣẹ́.
1: Sí àsọtún ejí.
0: Kúrò lórí àwọn ọmọ
1: ẹ. Sí
0: òkì Kúrò lórí gbogbo ìdáwọ́lé.
1: Sí ìdẹ́bùdé jí anádùá lọ́dún
0: wọn. Orúkọ Jésù dára púpọ̀.
1: Yín kọ̀ Jésù tán kò yan
0: dé. Orúkọ tó dùn pè lẹ́nu ni.
1: Yín kọ̀ dé èvì yìí lọ́dọ̀ nu mẹ́wọ̀.
0: Jẹ́ èṣù.
1: Èdò édùn lẹ́gbàá.
0: Jẹ́ èṣù.
1: Èsàn lẹ́gbàdù.
0: Jẹ́ èṣù.
1: Édùn lẹ́gbàá.
0: Jẹ́ sàtánì.
1: Édùn sàtán.
0: Jẹ́ àwọn ọmọ ogun sàtánì.
1: Édùn àwọ̀npá lẹ́gbàtàn lẹ̀.
0: Jẹ́ gbogbo agbára òkùnkùn.
1: Ezé iye okú náà sí flu tán lẹ́bi sọ́dù.
0: Orúkọ Jésù ló jẹ́
1: bẹ́ẹ̀. Yín kọ̀ Jésù tán wẹ́n ló mọ̀.
0: Jẹ́ ìṣòro ayé mi.
1: Ẹnu sọ́kúnlẹ̀ pọ́n mi tán sọ́dù.
0: Jẹ́ ogun ayé wa.
1: Ezé àwọn àmì tán sọ́dù.
0: Láì mu omi sí.
1: Máa zé òsì bọnu déji.
0: Orúkọ Jésù ló ń
1: jẹ́ bẹ́ẹ̀. Yín kọ̀ Jésù tán wẹ́n ló mọ̀ yín
0: wẹ́. Bó bá jẹ́.
1: Ẹnu ẹ̀dùn ọ.
0: Kò ní bèrè omi.
1: Ẹnu àká. ka sin bi a
0: o si on ko un ti o je nkan kan lori ile aye yi ti oni lo mu mi
1: nde buno ka ro pe olome fi bodunu ka ka yenu iba si
0: o le mo nko ti mo nsoro ni
1: fe fe asi kutun yi kode odo nde
0: o iwo le mo teti tele
1: o ke yan na gan to
0: ma ye ko ti ri ogbon mu ninu oruko ti mo ndaru
1: ko ke yan na gan to ma doda yi si pe je kara ni kode nu yun e
0: ni oruko jesu
1: kode do nu nde olome do to jesu yi ko me
0: o aye e wole
2: amen
0: e je ke ya gbadura
1: nigba mi ni ode
0: olorun alagbara
1: kuno kuno na
0: baba wa olorun ati ni aye
1: to mi tondo lo poto e ku ma po
0: baba to ju gbogbo baba lo
1: o to de o ga o to le bi
0: agbara to ju gbogbo agbara
1: lo kuno de o ga kuno le bi
0: jesus e gbo pe gba eyan
1: o amen
0: adupe pe tun mu wa debi pelu ayo
1: mi to gboro mi le pla mi wa fi
0: pa awa ta o mo wi pe ale wa lara awon alaye niyan leni
1: gele de ma te turo mi ki mi na ti to gbe to gbe te le mi
0: olorun kan de ti ko ni wi pe amaye ni o ma yin o baba
1: e ro gbe to gbe te we lasi
0: alaye ni o ma yin o omo
1: e ro gbe to gbe te we lasi
0: ku to ti ku
1: si ode ko ku o
0: ko le yin o alaye ni o ma yin o baba adupe wi pe awa lara awon alaye okan
1: mi to gboro mi ti to ayika gbe te le
0: awon ti won ku mojumo
1: ye me ku ti o bayi
0: awon to n ku lowo lowo
1: ye me ro ku ku alonu
0: alo awon ti elemi n gba lenu won ye
1: me gbigbo na ro gbigbo so
0: mu e won le o
1: mi do ko ye we
0: a fi n gbe wo jesu
1: ga ni mi do se mi te jesu
0: da elomiran si oku omo e lowo
1: me de voledo ti o
0: fi elomiran si oku oko e lowo
1: me de voledo asu si ti o di alonu
0: oku aye e lowo
1: me de voledo asisi ti o di alonu
0: elomi si oku egbon atabu e lowo e je ki gbogbo yi o sele nu le ti wa
1: mi wa no be lo le de bu ti
0: o go mo ni fun oruko yin
1: go wa na ikomi ton to ti
0: an lo ninu oro yin baba
1: mi ku erin gbenu kan to ho mi ton
0: e wa gbenu wa soro
1: mi wa gbonu mi to mi do ho
0: ton awa o le so
1: mi dele si do
0: wa bawo lo mo kekere se fe soro
1: ne wa yo po pe
0: bi Jeremiah so ninu we Jeremiah ori kini ese karun
1: we do na mi to we Jeremiah te to ti
0: o ni omode ni emi
1: e do yo po fu eyan yin
0: bawo ni mo se fe soro
1: ne wa nka si do ho
0: ton oluwa ni owo fowo to enu
1: e o kuro na so alo nu to we
0: o ni ohun ti n ba de ni ko so lo mo so
1: bo nu de na no do nu edu ani do nu
0: o wa gba ladura leni
1: o de du egbe
0: baba e wa gbenu wa so
1: o to mi gbonu mi to me do ho
0: o gbe titi yo gbo
1: to de bude na se
0: e je ko mu iwosan wo aye
1: mi pa ni asan gbo bi o
0: pese e je ko tun aye wa se
1: mi pa ni fa pese mi
0: to gbo ese ta ti le se
1: to de bude mi
0: ti ajewo e wa dariji wa
2: amen
0: ogo ni fun oruko yin
1: go na
0: jesus christ
1: oluwa wa
2: amen
0: ogo ni fun baba loke orun
1: igo na to mi tonro ji aga
0: aki gbogbo olugbo wa ni oni
1: mi dogbe na toro mi tole bi seru egbe
0: mo fi asiko e dupe lowo gbogbo awon eniyan
1: nse jira lowo dupe na mi tole
0: bi e ti won dara po pelu wa lori platform na
1: de ko do popo mi pelu platform ji
0: eh lori instagram ni
1: do instagram ji we
0: lori tiktok ni
1: o tiktok ji we
0: ni friday to koja
1: vendredi de wa yo
0: e mo se binu
1: mi ma sin home home
0: ibi ti awo ata ti se program yen
1: fide mi de boro program o blow
0: won mu na lo nibe
1: yes e ku ran so yi we
0: o tori e lo fi je pe opo eyan ri oju wa dada
1: e we zo mo me supo ma monu ku mi to me ganji ya
0: ṣugbọn opo eyan won ba wa soro
1: amọ me supo do hoko
0: mi aki gbogbo eyan ni gbogbo orilede agbaye
1: mi dogbe na mele bi sero we kezo
0: ni le ti won dara po pelu program na e
1: kan to papo mi po do
0: awon eyan de tin jeri si agbara olorun
1: mele ta to kun de na hunlo funo ton we
0: eh kekere niyan
1: pa vi ne me
0: toluwa se
1: de okuruno
0: bo yo to se ju be lo
2: amen
1: okuruno na level blow de wu gamo
0: e je ka lo sinu we oro olorun
1: leni nipa mi ni yo ko okuruno ton me
0: ti se bibeli mimo
1: de yin we wiwe
0: e tele mi
1: we do mi
0: lo sinu iwe mimo leni
1: iwe wiwe me gbe
0: iwe deuteronomy ni mo fe kaka leni
1: we deuteronomy ton we
0: ba re gege bi emi mimo se fi si mi lokan
1: ide gbigbe we ze dai ka temedo
0: o

0: ọlọrun
1: iko látàmi tọrọ jí àga
0: èyí ni kò mọ dájú wípé
1: elówó ya ni tún títẹ ń gbé tọrọ
0: bí o bá tètè ṣàtúnṣe báyìí
1: ẹnu ọmọ ìyá ò gbọ́dọ̀ fàjìrà rọjìyàn
0: ọrọ mọ wu ìyẹ
1: o dọkúnà wà wà
0: yóò sì fò lọ
1: ẹnu ọ̀sán sọ yìí
0: ó ti wù yẹ fáwọn lọ́dọ̀ àwọn kó ti fò
1: ẹkọ wúwà wà rọmẹrẹ lẹgọmọ kò sùn ọmọjọ èdò
0: wọ́n jẹ gbèsè ní bánkì.
1: Yẹ́lu àwọn kákà ì bánkì.
0: Bo wọ́n kọ́mpìnì wọ́n jẹ gbèsè gbogbo ẹ̀ ni wọ́n ti lù ní gbàǹjo.
1: Àzọ́kọ́ ètò ẹ̀ bìsẹ́ lu àwọn ọbẹ̀ kó sàbí gbàǹjo tán.
0: Gbogbo ẹ̀ ni wọ́n ti ọ̀sán.
1: Yẹ kò ṣe bìsẹ́ tó gbàǹjo mẹ́.
0: Wọ́n ti tà á.
1: Yẹ kò sà gbàǹjo tán.
0: Wọ́n wá dẹni tó jẹ́ wípé lọ ń gbé lóko.
1: Mo wá zun mẹ̀rẹ̀ nù iná gẹ́lẹ́ tá.
0: Léni.
1: Ègbé ọ.
0: Níbi kíbi tó lè wà.
1: Nílé bùdí àdé ọ.
0: Jọ̀wọ́. O sori rere.
1: Àwa tàdà
0: jù. Toro bá irú pàdé báyìí.
1: Lo àpẹka pèlépèlé lẹ́kàn tán.
0: Lórí rédíò tọpa.
1: Lo rádíò tọpa jí.
0: Níbi kíbi tó lè wà.
1: Nílé bùdí àdé ọ.
0: Tó ṣe tán láti yí padà.
1: Wà bùrọ̀ fọ́nà tó dí ọ.
0: Tẹ rí ba fún àdúrà báyìí.
1: Níta tó yà yípo náà dẹ̀.
0: Ṣùgbọ́n má gbàgbé o.
1: Àmọ́ máa wọ́n mẹ́.
0: Ìṣó ooru tá a máa ń ṣe lẹ́ẹ̀kan lóṣù. Fantredi tó ń bọ̀ yìí ni Friday tó ń bọ̀ yìí ni Kalafi.
1: Lo Kalafi.
0: Sọ fún ẹni tí ò gbọ́.
1: Dọ́nú mẹ́ẹ̀ma ṣe ya.
0: Kò lè gbọ́.
1: Ní mọ̀tẹ̀nsẹ̀.
0: Àdúrà ńlá kan fẹ́ ṣẹlẹ̀ níbẹ̀. Agogo méje àṣálẹ̀ ni.
1: Rògà tẹ́wọ̀ ìgbàdánú tán.
0: Sí agogo mọ́kànlá.
1: Jẹ̀gàn ó lọ́pọ̀ sàmẹ́.
0: Lórúkọ Jésù.
1: Jésù yìí kọ́ mi.
0: Olúwo sọ wá jọjọ yẹn lọ. Ẹ jẹ́ ká gbàdúrà.
1: Mi gbọ́ bóni rọ̀ mí.
0: Fún àwọn tó ṣe tán láti yí padà. Orúkọ Jésù. Ọ̀rọ̀ yìí ti jáde báyìí.
1: Òkó mi tán kò tó.
0: Gbogbo ẹni tó ń ṣe àìgbọràn.
1: Mède bùdé náà
0: bùdé. Èyí tó dá ògo ara ẹ̀ dúró fúnra rẹ̀.
1: Bọ́tò tè gígó
0: eré náà. Gbogbo ẹni tí ò tọ́jú bàbá mọ̀mọ́. Mède bùdé
1: máa tọ́jú bàbá pé yẹ
0: kọ́ wà. Tó jẹ́ wípé wọ́n máa ń fẹ́.
1: Ewa ro bi bawe do.
0: Ki baba ati mama yen ku lojiji.
1: Baba pe ye eni opo ni ku ajiji.
0: Loruko Jesu.
1: Jesu yi ko.
0: Ewa dariji won.
1: Amen.
0: Agbara ti won fi toju idile won.
1: Wo lo de na mo te to penu ku kon to eto hun na.
0: Baba e je o ba le wa
1: lo. O to mi gba ni jeye.
0: Emi ahun ko jade kuro lara. Jesu Christi.
1: Jesu Christi.
0: Oluwa wa.
1: Akulu na mi tan.
0: Ogo ni fun baba lo.
1: Ogo na to mi tan roji.
0: Ara mi ninu Oluwa.
1: E je lero akulu na me.
0: Mo se gbagbe.
1: Ma won ti o me.
0: Ola.
1: Sọ.
0: Olúwa ni a ní àdúrà kan fún àwọn ọmọ wa.
1: Kúrò náà mi dó dẹ́dẹ́ náà fí mi tán lẹ.
0: Àdúrà yìí ní agbára.
1: Dẹ ọdún kúrò.
0: Ó ní gbogbo òbí tó máa ń bínú.
1: Oho méjì tọ́de náà sin omi lẹ.
0: Tó ti ṣépè fún ọmọ.
1: Kò dọ́nù fìyẹ tọ́pọn.
0: Tó ti ṣépè fún ọmọ ẹ.
1: Kò dọ́nù fìyẹ tọ́pọn.
0: Ọmọ náà wà ń bẹ́ o. Kò sí níbẹ̀ o. Olúwa ní kí gbogbo òbí ó kóra jọ.
1: Kúrò náà méjì tọ́lẹ̀
0: ní ago méjìlá lọ́la.
1: Wẹ́wẹ́ mi sọ.
0: Ní sẹ́ẹ̀jì wa.
1: Headquarters
0: wa. Ní sùúrù lérèdè.
1: Sùúrù lérèdè.
0: Ní àpapá. Jọ̀wọ́ mọ̀ gbàgbé o. Ó wà nú àwẹ̀ títí di ago mẹ́ta ni o.
1: Àlànà nu bíblà mi kákà.
0: Àwẹ̀ ọjọ́ kan yà á fẹ́ gbà ni o.
1: Bíblà àzánú pọ̀ tán.
0: Fún àwọn ọmọ náà.
1: Na vi ọrẹ.
0: Bàbá àti mọ̀mọ́ wà gbàdúrà.
1: Bàbá pé ya pé náà
0: wọ́n dẹ̀ náà. Ẹ kúrò níbi iṣẹ́ wà gbàdúrà fáwọn ọmọ
1: yìí. Mìíràn tó sọ àṣọ ni bò náà wá
0: ọdẹ nù vi ọ. Gbogbo ni wọ́n sori rere. Torí èpè tó ṣẹ́ lórí àwọn ọmọ
1: yìí.
0: Olo ń dá wọn dúró.
1: Ewé dò fi ọ tèye.
0: Kò sọ́kọ.
1: Emu àsúdà.
0: Kò sí ìyàwó.
1: Emu àsìdà.
0: Kò sọ́mọ.
1: Emu fìjìyà.
0: Kò síṣẹ́.
1: Emu àzọ́à.
0: Wọ́n jáde ilé ìwé.
1: Yè tán sí àzọ́.
0: Pẹ̀lú ìnira ni.
1: Efo ìkọ́lé pọ̀ àwùfẹ́ pọ̀wẹ̀.
0: Inú ìdààmú ni.
1: Gbogbo tó kọ́lá pọ̀wẹ̀.
0: Wà á gbàdúrà.
1: Wà á òde ọ̀bọ.
0: Ẹni tó dé.
1: Mi blẹ̀ ọ.
0: Ó lè tù.
1: Ẹ̀kẹ́ náà tù.
0: Ìwọ ló dé, ó fi ṣeré ni.
1: Wẹ́wẹ́ bláàzíà ìgún bòdó bilana.
0: Ó dẹ̀ ti di ọmọ náà mọ́lẹ̀.
1: Àzíà ìgún bòdó.
0: Torí ikú àti ìyè ń bẹ lórí ahọ́n.
1: Ipò gbẹ̀pọ̀ tí ń tó àti ẹ̀dẹ̀.
0: Ìwọ ló ṣe pè fún ọmọ náà.
1: Wẹ́wẹ́ dónú.
0: Ara àtakọ́ ló ṣe pè fún.
1: Wọ́n tó sí mẹ́rin wẹ́ dónú fìdí.
0: Yóò sì dára fún wa. Ó lè pè wọlé lọ́wọ́lọ́wọ́ báyìí.
1: Àlàyé àná yúrọ̀ bí ọkọ̀ ìgbà lọ náà.
0: Sórí 21 31 35 45 32 Radio Tọpa. A fẹ́ gbàdúrà fún àwọn ìdílé kan.
1: Ìjà ń hòrẹ́ náà pín tó délẹ̀.
0: Láìpẹ́ láì jìnà nísinsìnyí. Gbogbo ẹni tó jẹ́ wípé ó fẹ́ yí padà. Kò fẹ́ ní ahun mọ́. Ó fẹ́ tọ́jú bàbá àti mọ̀mọ́ ẹ̀. Ó fẹ́ tọ́jú ìdílé ẹ̀. Kò fẹ́ bá ìdènà pàdé mọ́. Ó fẹ́ kọ́nà òsì. Bẹ̀rẹ̀ sí pè wọlé
1: báyìí.
0: Bonsoir.
2: Yín lọ sí ẹ̀fẹ́ àwùjínì.
0: Orúkọ ti yín o.
1: Lẹ́mìnà yín.
2: Àwùjínì Charlotte yín lọ sí ẹ̀fẹ́.
0: Òkè ẹ káàbọ̀.
1: Mi káàbọ̀.
0: Ṣé ẹ mọ́ ń tọ́jú bàbá àti mọ̀mọ́
1: o? Mi lọ tọ́jú bàbá pé ìyá mi tán pọ̀ wá.
2: Bàbá ṣe kò kú ìyá ṣe kẹlẹ́wẹ̀.
0: Àníṣe ń tọ́jú wọn.
1: Mo mi kàn tọ́jú ìyá.
2: Òkúrúnà máa pèsè.
0: Ẹ ìtọ́jú wọn sùn títọ́.
1: Mi dọ̀nu mi kúná tọ́jú yẹ́ o lára.
0: bẹ̀rẹ̀ sí máa ṣe látẹ̀lé lọ. Ẹyin
1: omi wo jẹ̀ bí bulọ́jì bẹ́ sí ẹgbẹ́.
0: Torí ọmọ náà ó tọ́jú ìwọ náà.
1: Yóò fi náà tọ́jú mi dẹ́dẹ́ sùn.
2: Amen.
0: Jẹ́ ká gbàdúrà.
1: Nígbà mi ni.
0: Orúkọ Jésù.
1: Ní Jésù tó mẹ́.
0: Gbogbo ẹ̀ṣẹ̀ tọ́ arábìnrin iṣẹ́.
1: Ìlànà tó dé débi yán tó ebúrò lẹ́yìn.
0: Tí ò lójú àánú àwọn òbí ẹ̀. Olúwa bàbá wa dárí jù.
1: Mo máa tó dùn lẹ́bùlánú méjì jẹ́ tó bọ́.
0: Láti òní lọ ẹ̀sán òní ké lórí ayé ẹ̀. Ọmọ tí ó tọ́jú ẹ̀.
1: Bó
0: ṣe yí padà lẹ́ni. Ọ̀nà kò ṣí fún ẹ̀. Òní bá ìdènà pàdé mọ́. Jésù Olúwa wa.
1: Jésù àkúlùnà mi tán.
0: Kí aleluya.
1: Kí aleluya.
0: Rí dájú pé o wà níbi àdúrà lọ́la.
1: Ìjọba ọmọ rẹ mi wá dẹ̀ tẹ́ mi
0: lọ́sọ̀. Ní sí ẹ̀jì wa ní sùúrù lérèdè àpápá. Ní kútọ̀nù níbi.
1: Do kútọ̀nù fi.
0: Tó bá ti ń bọ̀.
1: Àjàwé ọ.
0: Lóun lọ sí Église de la Sagesse.
1: Bẹ́ẹ̀ mi kò Église de la Sagesse.
0: Láti pé tètè.
1: Sí pé tètè.
0: Láti tọpá.
1: Sí tọpá.
0: Wọ́n àwọn kẹ̀kẹ́ ògbé wá síbẹ̀.
1: Kẹ̀kẹ́ nọlẹ́ na Zewe Kakawa Church. Kẹ̀kẹ́ nọlẹ́.
0: 0121-31-45-32. Rédíò tọpá. Aló.
1: Hello.
0: Ẹ mọ̀ kásán máa.
1: Kásán
0: o. O ṣe máa ń tọ́jú àwọn òbí yín o.
1: Mi ná tọ́jú méjì tán mi tán lẹ́yà.
3: Mo máa ń tọ́jú ọmọ mo dáwọ́ ẹ̀dúró ní dáwọ́.
0: Ẹ dáwọ́ ẹ̀dúró. Kí ló dé tẹ ẹ dáwọ́ ẹ̀dúró.
1: Ètò ọ̀sán ọmọ mi dúró àlọ́ ẹ tó tè.
0: Ẹja gbàdúrà.
1: Níbo gbà mí ní
0: wọlé. Ẹ tètè ṣàtúnṣe kán gbàdúrà fún
1: mi. Níbo yóò àbúrò fọ́jì láàrọ̀ ìní
0: wò rẹ̀ nú mi.
1: Níkọ̀ Jésù tán mẹ́.
0: A gbàdúrà fún mọ̀mọ́ wa yìí.
1: Wò rẹ̀ náà màmá mi tún ẹ lọ.
0: Wọ́n sọ òtítọ́.
1: Yédùn àánú kó.
0: Wọ́n náà kàn dáwọ́ ẹ̀ dúró nítorí ó pọ̀ lọ́wọ́ àwọn. Lórúkọ Jésù.
1: Jésù sì ń kọ́ mi.
0: Torí pé ẹ jẹ́wọ́.
1: Ló mi yí ìgbé ọ.
0: Bóyá owó yín kó padà.
1: Àpọ̀ mi tàn ní lẹ́kọ̀ọ́.
0: Ẹ ò ní jẹ gbèsè mọ́.
1: Mi ná sọ̀rọ̀ àhọ́dé yà.
0: Ọmọ ó tọ́jú ti yín náà.
1: Òbí náà tọ́jú mi dẹ́lẹ̀.
0: Jésù Olúwa wa.
1: Jésù Kristi àkúlùnà mi tán.
0: Ó ti rí bẹ́ẹ̀.
1: Eko yín mọ̀.
0: Ogo ni fún bàbá lókè
1: ọ̀run yìí. Ìgò náà tán mi tán ló
0: Ìwọ tí o bá ń pè tó ráyè wọlé.
1: Wẹ̀mí díàdò èyí lẹ́bọ̀ máa mú alíbo bí ọwọ́ ègbè yà.
0: O lè gba nọ́mbà yìí.
1: Akin àná yí lọ́nà
0: ìlú. O máa fi prayer request ránṣẹ́ sórí ẹ̀bẹ̀ àdúrà rẹ.
1: O fẹ́ dẹ tó ètò àná wọn déjì.
0: Nọ́mbà ti tèmi nìyẹn.
1: Numéro bá
0: fún ọ̀tọ̀ tó
1: náà kúnnà mi dé sùn
0: 96.
1: 96.
0: 12.
1: 12.
0: 30.
1: 30.
0: 73.
1: 73.
0: Mọ̀ pé wọlé báyìí.
1: Máa yí lọ dín omi.
0: Yóò dára fún wa. Jẹ́ ká parí tán.
1: Gbọ́n mi ní fò.
0: Hello.
1: Hello.
4: Hello, bonsoir, papa.
0: Oui, bonsoir.
4: Bon, FDG, papa.
0: Olúwa ló ṣe o.
4: Oye Funu Okere Sahelu Zeda.
0: Orúkọ ti yín, orúkọ ti
1: yín. Lẹ́mi nọ yín.
4: Evangelista Chantal.
0: Ìgbà wo lẹ ti tọ́jú àwọn òbí yín kan ìtẹ̀fẹ̀ kan ránṣẹ́ sí wọn.
1: Wẹ́tẹ́ mọ̀ mi kò tọ́jú méjì tán mi tán lẹ́gbọ̀ngọ́dọ̀ dín.
4: Ó ti pẹ́ díẹ̀ sá.
0: Ó ti pẹ́. Odidi evangelist tó ń dúró lórí níwájú gbogbo èèyàn.
1: Evangelist da ọ́ bùtẹ̀ búrò pọ̀ dé nínú àgúnú kan díẹ̀ mọ́.
0: Evangelist ńlá.
1: Evangelist da ọ́ ẹ mọ́.
0: Ẹ tètè gbégbèsè báyìí lọ́sẹ̀.
1: Ìyá òbòzí àfọ̀sí zero sẹ́mi ni lọ́mẹ.
0: Kẹ fi nǹkan ránṣẹ́ sí mọ̀mọ́ bàbá kan gbàdúrà fún
1: mi.
0: Orúkọ Jésù.
1: Ìkọ̀ Jésù tọ́mẹ̀.
0: Láti òní lọ.
1: Bẹ́sí ègbè.
0: Torí pé ẹ jẹ́wọ́.
1: Lómi yígbè.
0: Ọ̀nà òní tì mọ́ ìdènà mo ka kúrò lójú ọ̀nà
1: yìí. Mo kásẹ̀ sọ́ọ̀lì mi dẹ́tọ̀.
0: Jésù Kristi.
1: Jésù Kristi àkúlùnà mi tán.
0: O ti rí bẹ́ẹ̀.
1: Ekan yín mọ́.
0: Ó dàbọ̀.
1: Ẹ làbọ̀.
0: Ará mi nínú Olúwa.
1: Bá tiẹ̀ lẹ́rọ kúlùnà mi.
0: Ẹ mọ̀ ṣe gbàgbé wípé ta bá ti ní ìṣọ́ òru.
1: Ẹ̀yin náà mi dò sàn dẹ́.
0: Àìní ìpàdé ní ọjọ́ Tọ́sídẹ̀ ti ṣe ṣe
1: ni.
0: Ọjọ́ Tuesday nìkan la mọ́ nípàdé.
1: Máa jí kẹ́dẹ̀ mi náà ló sì sẹ́yìn.
0: Mo máa ń fi àsìkò sọ fún gbogbo àwọn ìránṣẹ́ Olúwa.
1: Wàá ṣe jìlẹ̀ lọ́gbọ́dọ̀ náà yẹ ògbẹ́ náà lẹ́bi.
0: Àti gbogbo òṣìṣẹ́.
1: Àti àzọ́wà tọ́lẹ̀ bí.
0: Ẹ ti wà ní ọ̀hún.
1: Mi kò tó dán.
0: Ní agogo mẹ́fà.
1: Ròga iye sẹ́yìn.
0: Kádùrá ò ti máa lọ.
1: Mo ní dẹ ní kó tó yọ sí
0: dìbò. Kí aago méje kó tó mọ̀ ṣe pẹ́ dé.
1: Máa ní ìdẹ́bùtò wa o.
0: Orí rédíò ni mo ti ń sọ báyìí.
1: Àti yóò tọ́ pàwẹ́ ní òkúdọ̀
0: yóò sì dára fún wa.
1: Hello.
0: Hello. Hello.
5: Hello.
1: Hello
5: sir.
0: Orúkọ ti yín o.
1: Lẹ́mí náà yín.
5: Máa ń pè mí pé obìnrin sir.
0: Ok. Àti bọ́lẹ̀ ti pè wá.
1: Sí Fítẹ́mi yìí lọ sí.
5: Àgbẹ̀ ọjọ́ ọgọ́ ni mo máa lọ mẹ́mú
0: àní kúrò. Àní bọ́lẹ̀ ti pè.
1: Fítẹ́mi náà nà Fítẹ́mi yìí lọ sí.
0: Ok, ṣe mọ ń tọ́jú bàbá àti mọ̀mọ́ iṣẹ́ mọ́ fi nǹkan ránṣẹ́ sí wọn.
1: Mi ló tọ́jú bàbá pé ìyàpọ̀ wà.
5: Lọ bàbá ti kú màmá ni ó wà láyé
0: mi. Ìgbà tán wà láyé ṣe ń tọ́jú
1: wọn. Lè kárò gbẹ ọmọ inú náà.
5: Lóò.
0: Ẹ ṣe.
5: Òtítọ́
0: ni kẹ́ ẹ sọ o.
1: Mi dọ̀nù gbóná mi.
0: Ká lè gbàdúrà fún yín. Mọ̀mọ́ wa ń kọ́ ṣe mọ́ ń tọ́jú mọ̀mọ́
1: báyìí. Mi lọ tọ́jú màmá.
5: Lẹ́yọ̀ kankan mo máa fi kàrà
0: ṣe kí n gbọ́ nǹkan tẹ́ sọ. Ṣé lẹ́yọ̀ kọ̀ọ̀kan náà ń fún yín lóúnjẹ tẹ́ fi dàgbà?
1: Wẹ́dẹ́mì dẹ́rọ̀ pẹ́ bí ọ̀rọ̀ kúrò pé náà mi dúdú kákábọ̀ mi dọ́wọ́ ẹ̀ mọ́ wa.
0: Chegba tamba kule a fe da inawo kale.
1: When day na wa ku emi na wa se o nu wi wa da o gengen da.
0: Tori pe jewo.
1: Lo mi yi gbe utu o.
0: E lo serere laye.
1: Mi wa da gbero gbe me.
0: Tori pe o jewo
1: ni. Lo mi yi gbe utu o.
0: E wo de ba e.
1: Bo ke si di mi an do.
0: Bo na to ti ma.
1: Ali de su do mi la.
0: Ona na si lo
1: ko Jesu. Ali lo kuno Jesu yi ko me.
0: O lo wo lowo.
1: Mi da dope da lo.
0: Jesu Kristi Oluwa wa.
1: Jesu Kristi akuno mi ton.
0: O ti ri be.
1: E ko yin mo.
0: Adura ta gba fun yo so papo pe ke toju won ni
1: o dede mi konu mi yan ekan to podo mi ni toju ye we
0: e lo toju won
1: mi toju ye
0: ogo ni fun baba
1: lo haleluya
0: o le whatsapp wa lori 01
1: agan anakam sedoro whatsapp
0: 96 96 12 12 30 30 73 73 ma de da elu
1: bo na kasi o
0: ma gbadura
1: na ho de na we
0: o le fi ebe adura iranse
1: agan ze vede to ton sedoro
0: yo si dara fun
1: wa
0: oju oni ti wa to ba jorilede nigeria lo tin gbo wa bayi
1: oni gbe jiwe aro to do mi
0: o le fi prayer request iranse you can send your prayer request
1: en chipe en voix ta requête de prière
0: on est
1: 080 0 60 44 11 1 1 5 4 4 0 0 0 60 4 41 15 44
0: yo dara fun wa
1: ina yona we
0: o le lori whatsapp nikan
1: ina whatsapp on ni ton e se
0: ara mi ninu oluwa
1: me chele ro kulu no me
0: bi o ngbogbo se n pari lo yi
1: de le bi ro fifo so yele
0: mo se gbagbe
1: ma won ji o me
0: ola
1: so
0: ani awe fun awon omo wa nu jo ti wa
1: na vi mi ton le ro akun mi tele ton
0: oluwa ni ka gba awe fun won
1: kulu no no mi ni blanu na vi ole
0: eh titi de ago meta
1: kaka je
0: awa obi awa obi rere
1: mi u meji to daga ji to ajina dagbe
0: eh bo ba raye nbi ise
1: ama mo tada zo me
0: mo wo wa lori tiktok
1: koro mi koro tiktok ji
0: lori apostle joseph abiodun simons
1: do apostle joseph abiodun
0: simons o fi ssc eyin o
1: anze esdo sermon gudo
0: eh o ti ri wa
1: ana mo mi ro fi ne
0: eh ko wo na mo gbadura pelu wa
1: bo ni ko ni mo tesi kuro da opo mi poro po
0: a n pari bayi
1: mi ro fi fo le din
0: o a o ni lo le ku lowo
1: mi nayi oku lo me
0: ai loruko jesu
1: do jesu
0: ipade awon osise wa ni role
1: so wa tole sin e ti gbadandimo
0: ki gbogbo osise o tete de
1: so wa tole bi ni
0: jowa ke gbadura
1: do aguta mi tole bijinu de ni
0: yo dara fun wa oruko nla ti jesu
1: ni ko da o jesu ton me
0: adupe pe o ba wa se
1: to pe ro mi blopo mi po
0: eyin le mo nse
1: mi dewe nu blo
0: eyin le mo ba wa se
1: dewe nu blopo mi po
0: ogo ni fun oruko yin
1: igbo na igbo mi ton
0: awon omo yin ti gboro na
1: o fi mi ton le ka ko se
0: ni gbogbo agbaye
1: ro gbe bi me
0: baba eji won loko
1: pa na be ni o mi di ayi ka ye
0: ton o le yi won pada
1: mi tele si di ayi ka
0: ti wa ni ka soro na
1: mi tele ton lo mi do ko
0: eyin le mo nsise igba baba wa sise igba
1: la o mi wa fun e gazo
0: e to fun radio to pa
1: mi kore na radio to pa
0: ibi o ni sele se abo olorun yo wa lori
1: jesu
0: oluwa wa
1: jesu christ akulu na mi o dabo elabo